0: type Dory Joe on Wazopia FM.
1: Osanpon kari kari igbona feli feli o iroyin kaakiri le wa ati loke okun
2: ijoba ipinle yi ti fesun kan igba keji gomina ipinle itana wi pe owo owo to je ti ijoba ibile si apo ile ise ogun Novomed gele bi awon ologun ile wa se ti gba yawo ologbe ogagun rabe kuro lakata awon ajinigbe orilede iran ti gbegi dililo itakun ibanidore telegram fun igba die na latari bi iwe idanwo selu sita akude dasiko yeyin eyan wa iroyin kaakiri lewa ti loke okun lo tun de se ti igboyin lati le se aladun wa zobi fm loni tin so ojo osegun ojo 16 ninu osu kefa odun 2024 to se dede ojo kini ninu osu muharam odun 1448 leyin ijira baliki zirewa miri la wa ni o ma karoyan fun yin pelu akegbe mi
3: Abdulgafar Akoni Adebayo iroyin wa to san toni ohun lo gbera so lati ipinle
2: pelu bi osupa titun se sun kede ibere odun tuntun awa elesin muslimu in fi odun ti odun 1448 leyin jira an fi asiko yi gba ladura fun gbogbo eyin olugbo wa wi pe odun yi okun fun anu olorun itosona re ati ibunkun gege bi odun jira se ko wi pe ibere odun tuntun ma mu reti ipinu rere ati anfani to dara ju tatayin wa lo ni gbogbo wa ni ile ise wa zobi fm lo nki wa wi pe ako amojubo odun tuntun
3: lẹ́yìn kíkíwà kú àmójúbọ̀ oṣù tuntun fún ti gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí ní ọ̀pọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ ti kéde wípé oní òde yìí ọjọ́ ìsinmi ni fún gbogbo àwọn òṣìṣẹ́ látàrí ọ̀rọ̀ kàlẹ́ndà fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí tọdún 1448 lẹ́yìn ìjìrà tó ṣẹ̀ṣẹ̀ wọlédè yìí tí wọ́n sì képe àwọn ènìyàn ìpínlẹ̀ wọn láti gbàdúrà fún àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà rẹ̀ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kéde òní gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi tó sì kí gbogbo àlùmọ́ mùsùlùmí wípé a kú oṣù tuntun nínú àtẹ̀jáde eléyìí tí olùrànwọ́ rẹ̀ Sulaiman Ọlọ́runrewájú fi síta ló ti ké pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí pé ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣàdúrà fún àlàáfíà ìṣọ̀kan àti ìràpadà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà. Mákindé ké pe àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú gbólóhùn wípé ẹ fi ọ̀rọ̀ ara yín sí ojú lalákàn fi ń sọrí bẹ́ẹ̀ bá rí ohunkóhun tẹ́ kẹ́fin rẹ̀ ní àyíká tàbí àgbègbè yín ẹ tètè ké pe ẹ̀rọ pàjáwìrì tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi síta tí wọ́n pè ní 615.
2: Bákan náà ni olùdíje dupò gómìnà ìpínlẹ̀ yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC Aminu Abdulsalam Garuzo ti mú Mustapha Musa Kwankoso gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ láti díje dupò lọ́dún tó ń bọ̀. Agbẹnusọ ẹgbẹ́ Kùnkùsíyà Habibu Saleh Muhammad fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ lánàá òde yìí. Ó ní ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn tí ẹgbẹ́ náà fa Musa Kwankoso kalẹ̀ fún Garuzo, òun náà sì ti tẹ́wọ́ gbà á.
3: Ẹwẹ́ bákan náà ẹwẹ́ nínú ìròyìn tí ń sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn pé onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti ké pe iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún wípé ẹ jẹ́ káàdì ìjọ fi ọwọ́ sowọ́pọ̀ pàápàá jùlọ ó ti pé oṣù kan báyìí eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jígbe iyùn ní ìyàwó ta ẹ̀sìn ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ti wà ní àkàtà àwọn ọmọ ajínigbé nígbà tó sọ gbólóhùn rọ̀ yìí di mímọ̀ lákòókò tó tẹ́wọ́ gba ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún igbákejì ọ̀gá pátápátá fún àwọn ọlọ́pàá ti apá gúúsù ìwọ̀ oòrùn Ọlátóyè Fáyọ̀dé tí sì ń sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn wípé kí wọ́n ran àwọn lọ́wọ́ láti gba àwọn ọmọ yìí kalẹ̀ ní àkàtà àwọn ajínigbé ọ̀hún. Ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá ọ̀hún sọ̀rọ̀ ìlérí pẹ̀lú gbólóhùn wípé àwọn ò sùn bẹ́ẹ̀ àwọn ò wo lórí gbígba àwọn ọmọ ọ̀hún sílẹ̀ ní àkàtà àwọn ajínigbé.
2: Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Kano ti fèsì lórí àríyànjiyàn owó tó kan iléeṣẹ́ oògùn Novomed àti Rabiu Musa Kwankoso pẹ̀lú igbákejì gómìnà ìpínlẹ̀ Itàna Aminu Garuzo tí ó tún jẹ́ olùdíje dupò gómìnà ìpínlẹ̀ yìí lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC tí ẹ̀sùn owó náà sì tó 440 mílíọ̀nù náírà wípé níṣe ni wọ́n wọ owó ọ̀hún sínú àpò iléeṣẹ́ Novomed tó jẹ́ ti mọ̀lẹ́bí Kwankoso. Agbẹnusọ gómìnà Abba Sanusi Bature Dawakintofa sọ di mímọ̀ wípé àwọn buwọ́ lu owó náà láti fi ṣe àtúnṣe àti láti fi mú ìpèsè omi dára sí ní àwọn ilé ìwòsàn tó wà káàkiri ìjọba ìbílẹ̀ 44 tó wà nípìnlẹ̀ yìí ni. Ṣùgbọ́n tí Aminu Garuzo tó jẹ́ kọmíṣọ́nà tànà fún àwọn ìjọba ìbílẹ̀ gbé owó náà gba ọ̀nà mìíràn.
3: Igba keja re orile de Nigeria tele re to ti je olodije fun ipo are ninu egbe oselu African Democratic Congress ADC Atiku Abubakar ti benu atelu idajo eleyi ti ile ejo da lana ode yi pelu gbolohun wi pe ki ajo leto idibo lewa ki won fagile iforuko sile fun egbe oselu ADC ati awon egbe alatako miran nigba to nse apejuwe idajo ohun gege bi ohun to lewu fun ijoba wa ara wa leyi ti sin so di mimo wi pe aridaju ti fi han wi pe egbe to nlo dollar lowo lorilede yi ko fe ki egbe alatako ko mi debi ti won yo pe won ni ja baba dodun 2027 ninu atejade eleyi ti olorawo fun atiku leka gbigbon safefe Frank Shuaibu fi sita lo ti so di mimo wi pe gbogbo morilede Nigeria o ye ki eleyi ko je itaniji fun yin wi pe egbe tin lo dollar lowo won san fi olajiyo lewa lori ni
2: ewe ijoba ipinle ti fagile esun ti Rabiu Musa Konko so fi kan won wi pe won ko san awon owo ajemonu fun ohun gege bi gomina tana nipinle yi agbenuso gomina Abbas Anusi Bature dawa kin to fa ti to imole si esun ti agbenuso Konko so Suraju Konko so fi kan ijoba ipinle yi lana ode yi oni gbogbo owo ajemonu Konko so ni ijoba ipinle yi ti san lai san eyo kan ku nse ni Konko so wa fe ma gba owo lona ti ko to
3: ewe ijoba ipinle Kogi ti peke awon ile iwe aladani papa julo wipe bi awon akeko bi won ba npari ni ipele jeli osimi ati ipele akoko ati grama ni ile iwe giga ki won ye gbe owo gobo ile awon obi lori fun popo sisin ajoyo eleyi ti awon akeko mo nse wipe awon jade kuro ni ile iwe grama nigbati ijoba nfidi re mule pelu gbolohun wipe awon inawo won yi oje ohun to po lori awon obi commissioner to n risi eto eko ni ipinle Kogi Wemi Jones ona leni tin soro ikilo won ti sin so de mimo wi pe lati sa titun fun eto eko todun 2025 si odun 2026 ijoba ipinle Kogi ti kan pa pelu gbolohun pe awon lewe won yi won ko gbodo mo gbe owo goboy kale lori awon obi nipa wi pe won fin se ajoyo fupe akeko won kawe won peregede won fi gboro jeka be ni won ke pe awon akeko eleyi to wa ni ile grammar wi pe ka won na ye yo ayo para ni akoko ti won ba kawe jade kuro ni ile iwe grammar
2: bakan na ile ejo to nri si ejo awon osise ni orilede ti pase fun ijoba apapo ati alakoso foruko sile fun egba awon osise lati se iforuko sile fun egba awon osise fasiti ile wa ti won ko kin se oluko iyun nat ki won le da won mo gege bi egbo osise ni ibamu pelu ofin egbo osise orilede yi
3: ayeye igbeyawo olopo yanturu eleyi ti ijoba ipinle Kano mo nawo odire ajo isba ati sade mimo wi pe an fe se agbeyawo eyi ti awon ti se seyin bo lo se se so resi ati awon kudie kudie tin be nibe nigba to nba won iroyin soro ni anode yo gagba fun ajo isba nipinle Kano Malan Aminu Ibrahim Daurawa won leni tin so gbolohun oro ye de mimo wi pe fun ti ayeye igbeyawo olopo yanturu eleyi to nbo lona dedede Daurawa tenuma pelu gbolohun wi pe ko si aye fun oko iyawo kankan lati ko iyawo re sile eleyi ti ijoba ba se igbeyawo fun tori wi pe abakula so ewure la won fe fi oro igbeyawo tote yi se nigba ti asojo ni yin wa Bashir Farouk duro mi yan jabo pelu gbolohun pe joba ipinle Kano ni ohun yo san owo ori ko nilo ki awon baale ile san owo ori bakanran lohun yo pese aso ti ohun yo si fun awon obirin ni owo toto 80 kan 1000 naira ti won yo fi bere owo kekeke on ka awon obirin ti won yo se igbeyawo ohun fun ti won yo fi loko won lo bi 1500 lati le okere orilede India ti tenuma pelu gbolohun wi pe ikanni Telegram lasiko ta wa yi ko gbudo sise mo latari wa makaruru eleyi ti awon akeko eyi ti won ko idanwo abawo ile iwe lati lori ko nipa imo ise dokita ologun oyinbo ti won fi nlo fun nigbati royin so di mimo pe ogun logo awon akeko ti won joko ko idanwo ohun na ni won lu iwa makaruru ti royin si fidi re mule pe ojo kokan le logun osu ta waye ni won yo joko ko miran lekere idaraya losan tito ni ko egbe agbabo orilede Uruguay atawon orilede Saudi Arabia fi ami ayo kan si okan pe sita iyun ni ano de yin ni Miami nibi ti idije fi eye agbaye to tin lo lowo bakan na ni ko egbe agbaba lo orilede Spain ati Cape Verde won na fi odo si odo pe sita ti idije ohun to si ngbona gregre lasiko ta waye
2: iroyin ka kiri le wa ti loko eko ni ju bayi lo pe pataki lo tin to ma to en to dile agbara mu Abdurrahman Balare be isa lu sakojo poroyin loruko akegbe mi akoni Adebayo ta dijo karoyin se ti gboyin o digba

0: Looking good boosts confidence, and confidence attracts attention from the trusted makers of quality products.
1: Ọrẹ wa, kí ló dé tó rojú gbogbo báyìí?
2: Wo, ọrẹ, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dà náà wà ní ń jò. Gáàsì ní ń da wa náà ti fẹ́.

0: tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí n lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí website.